Fọ́rọ̀ fẹ́rẹ́ fún ní ọjọ́ tí ò ní fún ànfàní àti ní ọjọ́ ìní tí ṣe ọjọ́ ìṣẹ́gun ọgbọ̀n ọjọ́ nínú oṣù Òkúdù tó jẹ́ ìparí oṣù yìí. Láti iléeṣẹ́ rẹ́rùpàtì ti ọjọ́ ìní wọ́n sọ fún mi pé aago mẹ́ta ọ̀sẹ̀ kò fi ṣẹ́jú bíi mẹ́rìnlá ní àdúgbò Kàlàgbà ní ìbùrákú ní ẹ̀kọ́ kúrò àtọ̀sán yìí. Nínú ètò tí ó wà ní gẹ́gẹ́ bí àwọn ìlànà tí a láti mú tọ̀ náà ni ajẹ́lẹ̀ pẹ̀lú ìlú paraku pẹ̀lú ikọ̀ rẹ̀ tí wọ́n ṣe láti káàkiri àwọn agbègbè mélòó kan mẹ́tẹ̀ẹ̀ta ti ìlú paraku fún ìjábọ̀ gẹ́gẹ́ bí a ṣe ṣe iṣẹ́ láàrin àwọn oṣù mélòó kan sẹ́yìn ohun tí a ti ṣe ohun tí ó kù ká tó àbí kí ni ohun tí a fẹ́ látúntún ṣe òǹkà tí a sọ̀rọ̀ sí nínú ìpín àkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àwọn máa sọ kí ni ohun tí ó wáyé báyìí pàápàá jùlọ ìjọba ni ọwọ́ rìnrìnàwọ̀dá yìí ó ti fòpin sí àwọn ẹ̀ka iléeṣẹ́ mélòó kan tó jẹ́ pé kò wúlò bí ó ṣe tọ́ èyí tí ààrẹ ilẹ̀ wa nígbà kan pàtísà ló gbé kalẹ̀ ó fi kàn pé láti jẹ́ kí gbogbo rẹ̀ kí a lè rí ojú tó àbí báwo ní sẹ́ni ṣe lọ òun náà ló fàtọ̀ ká fi ṣe nǹkan báyìí a máa ṣe àlékún yín pàápàá jùlọ igi manga báwo ni a ṣe lè máa ṣe ìtọ́jú rẹ̀ òun kan ni ẹni wa ti ṣe ìdírísọ alásàní ṣe àlàyé bí àyè bàbá àwòfitò yìí tí wọ́n ní kó kúrò adúpẹ́ akínlẹ́kàn sí fún orúfẹ́ tí a ní láti iléeṣẹ́ rédíò fàtẹ̀tì nílùú paraku ní àgbà báyìí mo sọ fún mi pé ìjọba ẹni ọwọ́ rẹ̀ wà láyìí ó ti pinnu ní àkókò yìí láti jẹ́ kí àwọn ẹ̀ka iléeṣẹ́ èyí tó jẹ́ pé kò ní jẹ́ kí ó bí pé wọ́n kàn ń jẹ owó àbí ó jẹ́ owó tó pé kò ní ipa pàtàkì kan tí ó ní láti kó tó jẹ́ pé ìjọba ẹni ọwọ́ patricia ló gbé kalẹ̀ àti pé nígbà tí òun wá fojú wò ó rí pé àwọn ẹ̀ka iléeṣẹ́ wọ̀nyí tí a bá tún tẹ̀síwájú nípa rẹ̀ òfin kan pé kò lè sí àǹfààní pàtàkì kan nípa rẹ̀ bí kò ṣe pé kí akúnkún fagilé àwọn ilé iṣẹ́ wọ̀nyí ǹjẹ́ nínú rẹ̀ a rí pé àwọn ẹ̀ka ilé iṣẹ́ ìdàgbàsókè nípa ètò afẹ́ àti àṣà ti anakunrin development aeqt ẹ̀ka ilé iṣẹ́ ilẹ̀ bíní ti mú tó ètò afẹ́ nìyẹn èyí ti ń ṣe agence benin tourist àti iléeṣẹ́ orílẹ̀-èdè nípa ìgbélárugẹ ètò ohun ìní àti ìdàgbàsókè nípa ètò afẹ́ òun náà ni àwọn ẹ̀ka iléeṣẹ́ mẹ́ta tí a rí tí a fẹ́ láti fi ṣe láti ṣe àlàyé fún yín lọ́rọ̀kan ọ̀jọ̀kan jẹ́ arípé nígbà kan àwọn ẹ̀ka iléeṣẹ́ wọ̀nyí wọ́n ní iṣẹ́ pàtàkì tí wọ́n ń ṣe fún ètò àṣà àti ohun afẹ́ ní ilẹ̀ benin ǹjẹ́ ní ọjọ́ tòní ìjọba rìnrìnàwọ̀dá yìí ó fẹ́ láti jẹ́ kí gbogbo ohun tí a fẹ́ ṣe ká ṣe nínú ìwọ̀ntúnwọ̀nsì kì í ṣe pé owó náà ọ̀yẹ́ kí a mọ̀ pé ìjọ ilẹ̀ benin ó ní láti jẹ́ kí a ní àjẹṣẹ́kùn nípa àwọn iṣẹ́ tí àwa ń ṣe ǹjẹ́ gbogbo àwọn ipò tí kò ní jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan bíi pé ipò tí ẹni ìkíní ṣe òun náà ni ẹnì kejì ń ṣe ǹjẹ́ kí irú ẹ̀kọ́ má ṣe wáyé mọ́ wọ́n jẹ́ pé àfi sí ẹ̀ka kan ṣo tí wọ́n máa ṣiṣẹ́ eléyìí yóò mú kí iṣẹ́ náà kó lè ní ìgbélárugẹ gẹ́gẹ́ bí ohun tí a lè sọ fún yín bí àwọn mìíràn ń bẹ gẹ́gẹ́ bí àwọn ìròyìn tí a gbé kalẹ̀ àgbéjáde àwọn máa ṣe àlàyé fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú ìtẹ̀síwájú gẹ́gẹ́ mo sọ fún yín pé àwọn aṣòfin ní ààrẹ ọ̀sẹ̀ tó kọjá wọn ti dáwọ́lé òfin kan láti jẹ́ kí ẹ̀ka ti mójútó àwọn ẹni tí à ń pè ní olùrajà tí wọ́n ń pè ní media tó dára republic ǹjẹ́ a sọ fún wọn pé ẹ̀ka yìí kì í ṣe pé àpárẹ̀ ṣùgbọ́n nítorí ọjọ́ ìpòhùn pẹ̀lú iléeṣẹ́ ti mójútó ètò olùgbọ̀n nípa ètò ọrọ̀ ajé àti ohun àwùjọ tí alápè ní conseil économique social ọjọ́ pé ibi ìṣe iṣẹ́ kan náà ni wọ́n jọ ń ṣe ǹjẹ́ nígbà tí a bá sọ pé àwọn ẹ̀ka iléeṣẹ́ àgbékalẹ̀ wọ́n ń ṣiṣẹ́ kan náà ó fi hàn pé kò lè ní mú kí ìtàsíwájú àbí yára àbí bẹ́ẹ̀ ká sọ pé àbójútó jẹ́ kó lè mọ wáyé nípa rẹ̀ ni àwọn aṣòfin wọn rò nípa wọn ní ọjà kí a fi ká wò ó bí a ó ṣe ṣe tó jẹ́ pé ilé iṣẹ́ náà ó máa tẹ̀síwájú ṣùgbọ́n àwọn olùdarí náà kí a wò bí a ó ṣe ṣe kí a lè dẹkùn báyìí ǹjẹ́ ẹni wọ́n ti ṣe aṣòfin akínátọ́dé pẹ̀lú asáǹsì ibù ǹjẹ́ àwọn tó jẹ́ pé nínú ilé àwọn aṣòfin wọn gbé òfin yìí ka iwájú àwọn ẹlẹgbẹ́ wọn kí wọ́n ṣe àgbéyẹ̀wò wọn sì gbà á wọlé ǹjẹ́ nínú ọ̀rọ̀ tí ó sọ akínátọ́dé ó ṣe àlàyé pé ohun tó jẹ́ àṣìṣe tí a lè sọ pé àṣìṣe tí a ṣe ni pé
kì í pé iléeṣẹ́ náà kò tó kù mọ́ nítorí pé nígbà tí a sọ àwọn kan ní kódà wọ́n ti pa iléeṣẹ́ tí a lẹ́kọ̀ọ́ ní media to the library wọ́n ti pa ara ó ní kò sí bẹ́ẹ̀ rárá wọ́n ohun tí ó ṣe pàtàkì òun náà ni pé láti jẹ́ kí a fi ojúto ìmójútó tí ó yẹ wá nínú ètò yìí ni a fi gbé jáde nítorí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ǹjẹ́ a rí pé iléeṣẹ́ yìí tí a lẹ́kọ̀ọ́ ní media to the library kò ń pẹ̀lú iléeṣẹ́ olùgbìmọ̀ tí mo tó ètò ọrọ̀ ajé àti àwùjọ tí a lẹ́kọ̀ọ́ tí a dàpẹ̀ ní ẹ̀ má bínú tí a dàpẹ̀ ní cs] yóò fi hàn pé iṣẹ́ kan náà ni wọ́n ń ṣe ìdílé ní ọjọ́ tí ò ní àwọn aṣòfin wọn rò wípé ẹni tí yóò jẹ́ alábòjútó ẹ̀ka iléeṣẹ́ yìí láti ìgbà lọ àgbè fún àtẹ̀lé alága ẹgbẹ́ ìgbé olùgbìmọ̀ tí wọ́n tó ètò ọrọ̀ ajé àti ìpániláyà ó jẹ́ òǹkà tí a rò ó sì jẹ́ òǹkà tí ó dára ní tirẹ̀ hasan sibu náà sọ báyìí pé nígbà tí àwọn ṣe àgbéyẹ̀wò ohun tí a gbé jáde láàrin ojúṣe iléeṣẹ́ tí mo tó ètò ọrọ̀ ajé àti àwùjọ àti ẹni tí ń ṣe olùrajà tí a lè pè ní media to the library a ó rí pé bíi pé wọ́n ń ṣiṣẹ́ kan náà ǹjẹ́ wọ́n kàn ń kó sí àárẹ̀ ara wọn nítorí àpẹẹrẹ iléeṣẹ́ àkọ́kọ́ ó ní ẹ̀ka ní gbogbo ilẹ̀ benin bẹ́ẹ̀ ni èkejì pàpà òun náà ní ẹ̀ka rẹ̀ ní ilẹ̀ benin nígbà tí gbogbo wọn kó iṣẹ́ kan náà ó fi hàn pé iṣẹ́ tí a fẹ́ ṣe láti jẹ́ kí ìrọ̀rùn bá àwọn ọmọ ìlú ǹjẹ́ tí a bá fẹ́ láti jẹ́ kí a lè ní àjẹṣẹ́kù díẹ̀ nínú àwọn iṣẹ́ tí a ń ṣe ǹjẹ́ ó fi hàn pé láti gba ipò yìí kí a ẹni tí ó ti ń darí ipò náà kí a gbé e kúrò láti gbé fún ẹlòmíràn ǹjẹ́ ẹni tí ó jẹ́ àtẹ̀lé alága olùgbìmọ̀ tí mo tó ètò ọrọ̀ ajé tí a náà pè ní kọsẹ́ ìkọ́nkẹ́ asocial òun náà ni a gbé iṣẹ́ yìí lé lọ́wọ́ láti jẹ́ kí ó tẹ̀síwájú nínú dídarí ẹgbẹ́ bí ohun tí a rí láti sọ báyìí nínú ìtẹ̀síwájú jẹ́ mo sọ fún yín pé ajẹ́lẹ̀ ìlú paraku ó ti gbé ọ̀pá àṣẹ rẹ̀ pẹ̀lú àwọn ikọ̀ lẹ́yìn rẹ̀ láti káàkiri àwọn agbègbè ti mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní ìlú paraku òun náà ni pé láti ṣe ìjábọ̀ lórí iṣẹ́ èyí tí a gbé ṣe láti bí oṣù mélòó kan sẹ́yìn wá jẹ́ ajẹ́lẹ̀ wa jẹ́ zulkifili zakari nígbà tí nínú àwọn ọ̀rọ̀ tí ó sọ òun náà ni pé láti bí ogúnjọ́ oṣù kẹwàá àbí ẹkọkànlá ọdún 2021 ǹjẹ́ lẹ́yìn tí a ti gbé àwọn òfin yìí jáde nínú àtúnṣe àwọn ẹ̀ka kó ní ìlú ṣe ìlú rẹ̀ ǹjẹ́ a fún wọn ní àṣẹ láti sọ pé nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ ọ̀yẹ́ kí wọ́n máa lọ níwájú àwọn ọmọ ìlú kí wọ́n ṣe ìjábọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe iṣẹ́ náà nínú àwọn àkókò tí wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe ibi tó kù káàtó àbí ohun tí bóyá ó kù tí a ò lè rí ọ̀nà gbígbàgbọ́ rẹ̀ wọ́n ṣe fún ọmọ ìlú nígbà tí a bá gbọ́ a ó rí pé kò ní fà pé ká tún máa sọ ọ̀rọ̀ mìíràn yìí tí kò tún wáyé mọ́ nípa rẹ̀ ó sì sọ pé àlàáfíà àbí oore ńlá pàtàkì ni fún àwọn láti sọ pé òun fẹ́ láti jẹ́ kí ó di mọ̀ fún àwọn ọmọ ìlú pé àwọn ti tọrọ àwọn bẹ̀bẹ̀ lọ́dọ̀ ìjọba láti jẹ́ kí wọ́n ṣe ìrànlọ́wọ́ nípa owó kan tí a ó gbé kalẹ̀ fún ètò ẹ̀kọ́ ó sì wá sọ fún pé ní àìpẹ́ yìí ètò yìí yóò wá wáyé nínú gẹ́gẹ́ bí ó ṣe ṣe àlàyé sí ó sì wá sọ fún pé nípa ètò ohun tí ó kan àwọn ilẹ̀ ń jarí pé àgbègbè bíi márùnléníọgbọ̀n ni a ti rí pé wọ́n jèrè àwọn àǹfààní àwọn mìíràn wọn tó ń tẹ̀síwájú ní tiwọn ó sì sọ pé nípa àwọn tó jẹ́ pé ilẹ̀ èyí tó jẹ́ pé a ti ṣe àbò ojúbò rẹ̀ tí wọ́n ti gbé ohun tí a ti gbé wọn sí ipò tí ó yẹ ǹjẹ́ ó ṣe àlàyé pé mẹ́rìndínlógún wọn ti ń bẹ nínú ìlànà yìí bẹ́ẹ̀ ni ogún ǹjẹ́ àwọn náà wọn ti dọ́gba àwọn apẹ̀ láti jẹ́ kí wọ́n wà nínú ìbámu pẹ̀lú ètò tí a gbé kalẹ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ǹjẹ́ ẹni tí ń ṣe ajẹ́lẹ̀ ìlú paraku wá ṣe àlàyé báyìí pé bí a bá fojú wò ó ǹjẹ́ ó sọ fún wa nísìnyí pé nínú iṣẹ́ èyí tí a ṣe nípa ilẹ̀ èyí tó yẹ pé àti ọwọ́ ìjọba ti ń bẹ nínú rẹ̀ àwọn ilẹ̀ wọ̀nyí ó jẹ́ 125,275 ni iṣẹ́ tí a ti ṣe èyí tí a ti ṣe kalẹ̀ bẹ́ẹ̀ ni èyí tó jẹ́ pé a ti fojú sàmì rẹ̀ ó jẹ́ 242 ó lé ẹgbẹ̀rin àbí 242 kan ó lé 595 ni èyí tí a ti ṣe báyìí ó sì wá ṣe àlàyé pé nípa rẹ̀ ǹjẹ́ a rí pé ilé iṣẹ́ kan tí a lè pè ní fún fàdákà àwọn akọ̀kọ̀ wọn ti tọ́ ọ bapò láti ṣe ìrànlọ́wọ́ nípa iṣẹ́ tí a ṣe
meje ni ati pe ati pare re sugbon eti ati reti ona otunbe ni ninu oju ona bi o ti oje pataki fun ipin akoko tan se pe program je sima won ti so pe bi awon ina abi awon ina ni yen tanpe lan pade bi ogoru kan ole okan ni ati ni pe yo te owo aje lati je ki a fi sinu awon aye ti ipin akoko ilu parakun tori pe a ri pe oye nigbati imole ba nbe awon iwa buburu buburu ni yo kase nile o si wa se alaye pe pataki ohun ti won fe lati menuba ni ojo to nipa eto ile nje ninu ipade ti won se ni odun 2025 ti o koja opo ni awon eto ti agbejade eto je pe won fe lati menuba nipa ti nkan oye o si je nkan ti o se pataki ti ani lati kasara si nje nipa re ajele o toro epe ki awon omo ilu ohun ti a ni lati se ona ni pe ka ma san owo ere bi o se to ati bi o ti ye nitori pe oni o le fa to je pe a o ma ri awon omiran fun ati se atunse pataki ti ilu parakuni yen o wa se alaye awon agbegbe bi maru le ni ogbon eyi to je pe won ti ri anfani won yi la

0: bá sọ pé ṣe bí ìgbà ní dandan ni. Sukurali láì ọba lọ́lá, sukurali láì ọba tuntun, kọ́ má dàbí bá ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni ìbàní a ṣe fún olúwa ọlọ́run wa àgbẹ̀ ọlọ́run àgbẹ̀ga ní iwájú gbogbo àwọn agbára. Àwọn ni òun ni ẹni tí a ní láti máa fìyìn fún, òun ni a ní láti máa fi ọlá fún. Gbogbo ìtẹ́ mọ́ láti iléeṣẹ́ rẹ́pẹ̀tì tí ní ọjọ́ tí ìnájọ́ ti ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ ọgbọ̀n ọjọ́ nínú oṣù Òkúdù ọdún 2024 àgbàlá tí olúwa jẹ́ oṣù yìí ó ti ń mú ìparí rẹ̀ lónìyẹn jẹ́ ọ̀pọ̀ ni ó ṣe láyà tí láì gbogbo àwọn tí ó jẹ́ pé ń bẹ nínú ìṣòro ìdààmú wàhálà àgbàlá tí olúwa ọjọ́ ọ̀la ní àwọn wákàtí tí ń bọ̀ yìí tí a ó bọ̀ sí oṣù keje ọlọ́run anẹ́wàgbára sí ní ọjọ́ tí àlàáfíà yóò jẹ́ tí ẹnìkọ̀ọ̀kan ní àkókò yìí. Akínyìn fún gbogbo àǹfààní yín, àdúró tì yín, kò ní burú fún yín, kò ní burú fún wa náà nínú àkókò tí a wà yìí. Jẹ́ láti lè ṣe rúpẹ̀tì ti ṣe lójìnà oníbẹ̀ níwájú ní àkókò yìí gbogbo ẹ̀ tí ẹ ti gbọ́ àtìmọ̀ ìpè àti débà ṣe ń dé káfíńsì ìrajú náà nígbà náà ètò àtọ́jọ́ tó ní òun náà ni òwe lórí ẹni a ó sọ̀rọ̀ sí ọ̀yá olórí wa ìṣẹ́yà.
0: Àdùkẹ́ dọ́là rí ọ̀rẹ́ náà tí mo láyọ̀ rí ọ̀kọ̀rọ̀ fi yá o. Èèyàn mú jí dáàtò ní àpèká ń dé mi oníjó mi dá sọ̀rọ̀.

0: jádò.
1: Bẹ́ẹ̀ni ní àkókò yà fi ìgbà yìí láti fi kí bàbá wa pàtàkì Adékún Matthias ti àná pè ní fúnfún mànú. Akínyìn ẹ kú ara fẹ́ra kú ẹ kú ẹ kú ẹ̀yà nìyẹn fún ìyàwó yín tí wọ́n jẹ́ ìpè tí ọ̀rọ̀ ní ààrẹ ọ̀sẹ̀ náà ǹjẹ́ ọlọ́run ní ìbànú ẹ kó tù nínú gbogbo ọmọ tí ìyàwó fi sílẹ̀ ọlọ́run kò bá wa wò ó ní ọjọ́ tí ò ní ìbànújẹ́ kò ní borí yín. Akínyìn bàbá wa Adékún Matthias láti iléeṣẹ́ Reference City. Bẹ́ẹ̀ni ẹ ti ẹni dúró tì wá lójoojúmọ́ ti kì í fi wá sílẹ̀ bàbá wa Bello Jafaru Akínyìn bàbá wa Láwọn Etodò Akínyìn bàbá wa Bẹ̀sán Nímọ̀nà Ọlọ́run ìyàwó Bíàwó Yvette Akínyìn àwọn bàbá wa Bíàwó gbogbo yín ni Akínyìn ọjọ́ tí ò ní pé ẹ kú àsìkò Ayọ̀ Oríjẹ ti ẹnì kọ̀ọ̀kan ní ọjọ́ tí ò ní. Bẹ́ẹ̀ni Tìjàní Máṣúdì àwọn mìíràn tó yẹ pé wọ́n dúró tì wá ní ojoojúmọ́ ojú òní ti yín ní àkókò yìí ayọ̀ ayọ̀ ayọ̀ ni fún yín. Àwọn òwe tí mo sọ fún yín pé a ó mú wá ní iwájú ní ọjọ́ tí ò ní òwe àkọ́kọ́ àwọn ẹ̀bùn ń bẹ fún wọn o àyàwó àtipapílélẹ̀ àwọn kan ń dá sí ètò wa ní ojoojúmọ́ kò lọ́ àbòkù ẹnì kọ̀ọ̀kan yíwọ̀ àwọn mìíràn tó yẹ pé wọ́n sì fẹ́ láti jẹ́ kí àwọn náà kí wọ́n darapọ̀ mọ́ Akínyìn. Òwe kí a tó mú àwọn ohun yìí a ó kí bàbá wa tí wọ́n ń rà lọ́wọ́ láti fún wa ní àwọn ẹ̀bùn tí a ó fún àwọn tó yẹ pé wọ́n bá wa ṣètò yìí. Bàbá wa Sumani Majid salamu aleikum Akínyìn bàbá ilé èso Akínyìn àdára fún yín ọjọ́ tí kò ní burú gbogbo ọlọ́gbọ́n yín kò ní bára inú pẹ̀lú ìdílé yín ayọ̀ ayọ̀ ni ó máa rí ní ojoojúmọ́ o mo ní ìbànújẹ́ kò ní kò yín nígbàtí àwọn ọ̀tá wọn máa gbèrò olúwa aṣọ ìmọ̀ràn ọ̀tá di asán nínú ayé yín Akínyìn. Gẹ́ àwọn ọmọ sọ fún yín pé òun ní kí a máa kíyà nípa ti àwọn ẹ̀bùn tí a bá ti ń pe orúkọ báyìí olúwa ti ṣàánú bẹ́ẹ̀ ni ó sì máa ní àkókò yìí. Òwe àkọ́kọ́ ni pé a kì í sunkún kí a máa ríra a kì í sunkún kí a máa ríra. Òwe kejì ni pé má ṣe fi oko mi dá ọ̀nà ọjọ́ kan ni à ń kọ́ má ṣe fi oko mi dá ọ̀nà ọjọ́ kan ni à ń kọ́. Àwọn òwe tí a fi sí ìkàtò ọwọ́ yín nìyí lórí 01 44 70 44 44 òwe àkọ́kọ́ a kì í sunkún kí a má ríra. Òwe kejì ni má ṣe fi oko mi dáná dá ọ̀nà ọjọ́ kan ni à ń kọ́. Àwọn òwe méjì nìyẹn mo ní ọ̀yẹ́ká kọ́ èdè wa ó ṣe pàtàkì fún wa lọ́jọ́ tó ní ó ti yá o.

0: general.
1: Ẹ kúrò lẹ́wọ̀ bàbá wa tó látòlá.
0: Àkọ́kọ́ akìsọkún ká mọ yẹn ni àbí akìyè.
1: Mo ní a kìí sunkún mo sọ tí a bá sọ pé a kìí sun ọkún àbí ká sọkún kí a má ká má ríran ṣe bí òwe ni àbí. Bí a ń sunkún ọ̀kan náà bí a bá sọ pé a kìí bí a máa ń sun ẹkún a máa ríran ni.
0: Ó dà nípa. Bàbá wọn lè sọ fọ ní. Lónìí gbọ́mọ ike ṣubú ngówó wájú bàbá ṣubú ngówó ni. Àyìn ẹ̀ ni kò yé mi dáadáa mọ̀ ní ilé à ń kí
1: ìdásókè. Òwe àkókò àbí. Ohun tí ẹ sọ lákòókò àti tí èmi sùn kankan náà ni bí ẹ̀ ń bá sunkún ó má ríra abẹ́rẹ́ a kìí sun ẹkún kí a má ríra abẹ́ ẹ̀ gbọ́ mi. Òwe kankan náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a ṣe sọ. Èkejì ni má ṣe fi oko mi dá ọ̀nà ọjọ́ kan ni à ń kọ́.
0: Ọ̀dà ń kọ́ ó túmọ̀ sí sọ̀fọ̀ níbi òní wọn ń jẹ́ ń kò ṣe ìṣẹ́.
1: Ẹ ń ṣe kí ni?
0: Ó dodo fún yíyàn kan pé anú ilẹ̀ bàbá ẹsẹ̀ ni ó dé bẹ̀rẹ̀ ó dùn ó.
1: Àbí?
0: Èkejì ilẹ̀ ò yé mọ̀ mú wọn nù.
1: Àkókò ńkọ́.
0: Àló.
1: Àgbáyé.
0: Mọ̀ ní bí à ń sọ fún ayárin yẹn nà ó túmọ̀ nǹkan wà ń kí ònà lójú àbí nǹkan ṣẹlẹ̀ tí ònà ṣe wà ń kí ònà lókun wọn pé ẹ̀kọ́ àfẹ́fù ẹ̀kú bẹ́ẹ̀ gbogbo ni wọn ń ṣẹ̀kọ́ àbí wọn ń ṣe ẹ̀kú. Ìgbà yìí sọ fún báyìí kí tó pe mo ní ọsánmọ́ ẹ̀ yàtọ̀ sí ònà ó dé ó kí ẹ̀kọ́ wọn padà.
1: Àbí?
0: Nǹkan ọ̀mọ̀ mú ìmọ̀ eléyìí ni a kéré ní.
1: Ọ̀dà ó fi hàn pé bí nǹkan bá ṣẹlẹ̀ sí èèyàn tó jẹ́ nǹkan tí ó gbóná jù gbogbo àwọn tí wọ́n débẹ̀ ó máa ń sábà ṣe ọ̀dà. Bọ́bọ́ agbọ̀yìn ẹ ṣe tòlátòlá akínyó ayọ̀ lè fún yín. Ó dá adúpẹ́ bọ́bọ́ tòlátòlá akínyó fún àwọn àlàyé tẹ̀sí fún gbogbo ẹ̀ tẹ́gbọ́ lórí 0 ìmọ̀ràn tí iná pàpà àmàlì tí yín. Alo.
0: Alo jẹ́mẹ́rẹ́.
1: Ẹ kú ọ̀lẹ́ o.
0: Ẹ kú ọ̀lẹ́ ẹ kú òjò.
1: Bàbá wa nìyẹn láwìn.
0: Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun ẹ kú ètò.
1: Ẹ ṣeun.
0: Wọ́n náà àyíkọ́ fún Kámúrì o. Àwọn àgbà tó ń pè é pé ohun tó ń kí ń ṣẹlẹ̀ sí ọ. Látàlá mo fi gbé.
1: Àbí?
0: Látàlá ti gbé. Bóyá ìṣẹ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀ sí ọ inú rẹ̀ bàjẹ́ bí inú rẹ̀ tẹ̀ bá tẹ̀gbè. Kò gbọ́dọ̀ gun àgùn kọjá orúkọ láfíṣẹ́ látàlá nù.
1: Àbí?
0: Ó yẹ kí ọpọlọ kọjú kọ́mọṣiṣẹ́ kọmọṣiṣẹ́ lòun kì í ṣe ẹ ni. Nítorí pé ọba ṣe ọtọ̀ balẹ̀ ń ṣàpèjù. Kí látàlá gbé làwọn àbámọ́ fi ń sọ bẹ́ẹ̀. Wọ́n tẹ̀lé kó mi oṣù kò ní fi dáná ń jẹ̀kẹ̀ là ń kọ́. Ó dàbí ipá pé bí ọ̀rọ̀ àríṣe bá wà ń bìkẹ́. Bí ó jẹ́ pé ń gbàkúgbà òun tẹ̀ mú ní lọ sí ọjọ́ ìdìbò nígbà tí òun ṣẹgbẹ́ rẹ̀. Wọ́n sọ fún pé òun ṣẹgbẹ́ rẹ̀ òun tó ń gbé ní òun tó gbẹ́ rì. Nítorí wọ́n yẹ ọ òbí pé ìfẹ́ dáhùn ni. Bẹ́ẹ̀ ni ká délé ní ohun tó jẹ́ ìgbẹ́ ẹgbẹ́ mi mọ́. Ọmọdé ọbẹ̀ káwọn ọ̀sẹ̀gbọ́n tó dá sí.
1: Ẹ ṣe bàbá adúpẹ́. Adúpẹ́ bàbá wa láti ibi tí ẹ ti ń pè wá ayọ̀ ní fún ọjọ́ tí ò ní wo bàbá wa akínyí wo láwọn tó dọ̀ adúpẹ́ fún yín.
2: Ilẹ̀ bàbá onífàárọ̀ ló ń sanwó ẹ̀yà ìsinmi ìsà ọmọ dúdú mú bó ká omi.

ẹnì kan máa ń bínú wo ipa kọ́ ọgbọ́n sùtì orí ti dá ẹlẹ́jọ́ náà. Ṣé bó wọn lọ́run rọ́wọ́ ni wọ́n ń sọ ohun wọn bá ẹ lè wọ́n ń ṣe agunláyé o agun tẹ̀tẹ̀. Adéwálé ṣe òun ẹgbẹ́ ni ó ṣe òun gbogbo ẹ̀fẹ́fẹ́ ó pa òun ẹ̀bùn. Adéwálé tó ṣe bí bàbá tó bí lọ́mọ tí ó ṣe bí bàbá ní bàbá.

0: bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀tì ẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ lọ́dún ìsákì pé ẹ kó àbọ̀ ní orí ètò wa láti lè ṣe rúfà tẹ̀lé nípa àkọ́dé pẹ́ fún yín ní ọjọ́ tòní aago mẹ́sàn-án àbọ̀ tí kò yẹ̀ṣẹ̀ mẹ́fà àwọn àrètí ní 0-44-44-0-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44-44- 44 ni kati mbẹ lori ẹrọ bayi. Alo ẹ kọle o.
1: Alo ẹ kọle kalẹ ẹ kọle bi akoko yi.
0: Adupẹ o baba wa.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun o.
1: Ẹ ní ìdùmọ̀rẹ̀ oníbàyẹ láyọ̀ jẹ o.
0: Kí lẹ́ rí?
1: Ìdùmọ̀rẹ̀ oníbàyẹ láyọ̀ jẹ.
0: Ẹ mú orúkọ náà.
1: Ní ìdùmọ̀rẹ̀ oníbàyẹ láyọ̀ jẹ.
0: Àmì àmì àmì àdúrà lẹ́ ń gbà fún wa.
1: Orúkọ tèmi ni Alfa Abdulwasi Akande Ore ló pé.
0: Alfa Abdulwasi o.
1: Akande Ore ló pé.
0: Akande Ore ló pé bẹ́ẹ̀ ni Ore ló pé ká má ṣe kà.
1: Bẹ́ẹ̀ ni bàbá mi wẹ̀ pé.
0: Ọ̀dà.
1: Yóò ká máa bẹ́tẹ̀ lọ. Ìbéèrè àkọ́kọ́ ọ̀nà má fòkò mi báàlà ọjọ́ kan lèyà máa kọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Nítòótọ́ ni ìdá àsọmọdé kì bá àṣàgbàlagbà. Ọjọ́kọjọ́ tí ló bá bíyàn tó bá kọ́ yìí tó bá jẹ́ wípé ní ẹni tọ̀hún wọ́n ti ń ṣe ẹ̀ tiṣẹ́ tó sì ní sùúrù. Ẹgbẹ́ ni tó bá sókè gírí dẹdẹ ni kọ́kọ́ ní ọjọ́ kan. Torí pé ní tẹ̀yẹ́ bá ní sùúrù tó ní ohun gbogbo kọ́ ni sùúrù á máa túnṣe nígbà míì.
0: Àbí.
1: Bẹ́ẹ̀ sì ni ohun gbogbo kọ́ nìbínú á máa túnṣe. Mo tẹ̀yẹ́ bá ní sùúrù tó tó bá dọ́jọ́ kan dẹdẹ ni dẹdẹ. Inú àbíkẹ́jáyè tó jẹ́ pé ní mákòókò mi dáàlà ọjọ́ kan là máa ń kọ ọjọ́ yẹn yọ ọkọ ìpè má ṣe irú ẹ̀ fún mi mọ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé ta bá ń sunkún àmọ́ ríran. Ó kọ́ ni mọ̀nà ta bá ń sunkún yẹn ká máa ríran ta ló yóò máa sunkún tó yẹ pé ní kò ní ríran.
0: Àbí.
1: Ó ti sọ fún pé ní kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé. Ohunkóhun tó bá gbé bẹ́ẹ̀dá ó yẹ kí ẹ̀dá máa ṣe sùúrù nítorí pé kọ́ máa rẹ́ kí wípé dẹ́dẹ́ ni dẹ́dẹ́. Ó lò lọ́pọ̀lẹ̀ záàlì kalẹ̀ máàtì gbogbo ẹ̀dá tó bá wá láyé pátákìdé ni ká tọ́ kúwò níjọ́ kan. Ṣé kí kò ní padà dẹ̀rọ̀? Òun làwọn àgbààgbà á máa fi pòun wípé tá a bá ń sunkún a máa ríran. Ta ló máa sunkún ní ìfẹ́ pé ní ọmọ àti wọ́gbọ́ná?
0: Kò ní ṣe kò ṣe ṣe.
1: Ta ló fẹ́ máa sunkún tó pé nìkan máa gbóná lára ẹ̀ pé ní yóò ronú pé jẹ́ kí n lọ para mi jẹ́ kí n lọ tẹ́ sódò. Yóò nira díẹ̀ ẹ̀dálù gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi nǹkan tí mo rí náà nìyẹn ẹ ṣe gan ẹ kú ètò.
0: Ẹ ṣeun kódà àdúgbò ṣùgbọ́n ẹyin gbogbo ìgbà kẹ́tù máa bá wa ṣètò náà ẹ má pẹ́ ẹ má jẹ́ kí àkọ́kọ́ yìí kó jẹ́ òpin fún yín o bàbá wa.
1: Ọ̀dà bàbá mi yẹn ṣe gan ni
0: kò ní báyìí. Lọ́wọ́ pẹ̀lú yín ẹ ṣeun adúpẹ́ pẹ̀ fún yín adúpẹ́ àmì o àmì àmì àmì àmì.
2: Adéwálé wo mi kàzálì yìí o, abidjan ni.

ẹni kan bá ń bínú wo ipa kọ́ ogbọ́ sùtì yorí ti dá ẹlẹ́jọ́ náà ṣe bó wọn lọ́run rọ́wọ́ ni wọ́n ń so wọn bá ẹ lè wọ́n ń ṣe agunláyé agun tẹ̀tẹ̀ adéwálé ṣe òun ẹgbẹ́ ni ó ṣe òun gbóngẹ fẹ́pẹ́ ó pa òun ẹ̀bù adéwálé tó ṣe bíi bàbá tó bíi lọ́mọ tí ó ṣe bíi bàbá oníbàbá bàdéwálé lówó lọ.

0: ẹ̀ dọ́là mi.
1: Alo, ẹ kúrò lẹ́wọ́.
2: Ẹ kàn lẹ́ o.
1: Adúpẹ́ o, bàbá wa.
2: Gbogbo ló.
1: Àlàáfíà ń bẹ o.
2: Ẹ kú ọ̀rọ̀ ayé o.
1: Ẹ ṣeun, Adúpẹ́.
2: Èmi irú ètò wo ni ìgbọ́n ara ẹ rìn ṣàlàyé pé kí mo bá lè dá sí.
1: Orúkọ yín bàbá wa na.
2: Gbadamasi
1: Mashudi. O da owo meji ni agbe se ori ate fun yin. Owe akoko ni abere pe a ke sukun ki a ma rira. Ekeji ni pe ma se fi oko mi da ona ojo kan ni anko.
2: Mipadà
1: bọ̀ ń bá. Ọ̀dà, ọ̀dà, ẹ ṣe wo.
2: Ẹ máa tẹ̀síwájú.
1: Ọ̀dà.
0: Ọkọ̀ àlàkí àdé òun bá òkèrè mọ̀ nínú. Àwọn àyíjọ ń bẹ níbi ìdòwúrọ̀ là ni mo ń yáné.
1: Bẹ́ẹ̀ni, àbádà mẹ́bí fi di ọjọ́ ọ̀la ṣùgbọ́n nígbà tí a mọ̀ pé ètò wa nínú ilé iṣẹ́ wa pẹ̀lú ètò ní gbogbo rẹ̀ wá ṣe pé òǹkà tí a lè jókòó láti máa ṣe títí rẹ̀ yóò tí wọ́n máa sọ pé wọ́n gbà láàyè. A lè ṣe fún ọjọ́ mẹ́wọ̀ ọ̀sẹ̀ kan kódà kò ní ní wa lára. Akínlẹ́kàn sí gbogbo ẹ̀tì ẹ̀tì dúró tí wọ́n tẹ́ bẹ́ẹ̀ ni Alhaji Mumuni Akinye ìyàwó Atipa Pidela pẹ̀lú bàbá Rashidi Gbadamasi Sakinye o. Ẹ dá sètò wa 0-44-60-44-44 tó dé kú bí ìṣẹ́jú márùn-ún àmẹ́fà fún ọ.
0: Bàbá mi ní ojú ọlọ́gùn bá bẹ́ẹ̀ ni wàrà lójú ìyá ẹ̀. Chairman Aquare Unit National Unit Ẹgbẹ́ Olówó Up National Progress Àwọn ọmọ Akínsọ Lọ́la àti Kùnmí Alóyún Kéhún Àwọn ọmọ Amusa Mayọ̀ Wàhún. Wọ́n lọ́hùn wọn lè ṣe àbí kí n máa ṣàdúrà fún yín lójoojúmọ́. Àwọn olùbádùn ọmọ ẹgbẹ́jọ́ ẹlẹ́jọ́ lu mi nítorí owó. Oyẹjọ́ àná padà àìṣe o. Ó ní kó lè wájà ó tún ní kó lóko wá sọ́kò. Kó lè dá nǹkan ni. Kọ̀mùnú bọ́dún lè rí jẹ níbẹ̀ ni. Àbò àtúkásẹ̀ mi ní lógún mórí. Ọlá ayẹyẹ kíni bàbá mi yẹn ṣe o. Gbogbo bí ẹgbẹ́ níta ajé ṣe. Ọlọ́run mọ̀ mọ́ bàbẹ̀ jẹ́ o láyé. Ọláyà. Gbogbo.